Thôi, thử phút tiệc kể hỏi. Mà tệ, đưa dội chứ ta, cái thẻ gà bạn bố phán xế kì bố đàm. Làm thế kì mặn. Cả biệt thư mà kì hỏi bố kê tế kì bằng cửa phán xế kì bố đàm. Là bình, kê thôi kê, mình kì lưu sân bì mù chọt. Tế kì bằng cửa ta đâm dội, à hụt kê, bế kà xong thư thạc lòng chế. Thử phút ăn xế, tế kì là bằng cửa bố chí ní ồn chế. Thạc chế ra tùm ta, tăng bạc bê hụt kê, kê làng kà chinh kì ta, নিং ওই চাই মেজি বন্ত মুখ নাং পু আহুট লোতে টেকে বংগ্রু আসন পেক জেক জি মাতে আহে দু জি পান সে পোদাম আসে ইলি কার বিশ আতুম সার পলাম তেল দম জয় সে গীত হয় থর পুটি আগে হয় বিনি আসারাম থেকে লাপান ফেল